láàárọ̀ yìí ibi tó jọ kàn mí tó kàn wá ni ìbéèrè lábéèrè lọ́wọ́ ara wa tá sì tàn mọ́lẹ̀ sí gẹ́gẹ́ bí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ ti ṣe wà nídìí ẹ̀rọ agbagbe rédíò yín tẹ́ ti yí sí 105.5 FM tẹ ní ọ̀túnúwé ìròyìn òun lẹ fẹ́ gbọ́ àti kọ́ àwọn ìròyìn ọ̀hún dé láàárọ̀ tòní o tá sì láǹfààní láti máa ṣí wọn láwẹ́láwẹ́ gẹ́gẹ́ bí àlùbọ́sà bó ṣe máa ń ṣí ọmọ tiẹ̀ ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹja máa ṣí àwọn ìròyìn ọ̀hún jáde lẹ́yọkọ̀ọ̀kan ìjèjì gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní níbẹ̀ gangan náà ni mo ti rí ìròyìn eléyìí o tí wọ́n ti ní ààrẹ bọ́lá ahmed tinubu wípé lánàá gangan tí í ṣe ọjọ́ ajé monday òun làárẹ̀ ṣe kíni o ni wọ́n balẹ̀ gbùdẹ̀ sí orílẹ̀-èdè kenya ìyẹn ní nairobi níbẹ̀ gangan òun ni wọ́n ní ààrẹ balẹ̀ sí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ipa àti ohun tó jẹ́ tí ààrẹ fi gbéra kúrò níbi tí wọ́n wà ìyẹn ní orílẹ̀-èdè france tọ́tún bára wọn ní orílẹ̀-èdè kenya òun gangan náà ni ìpàdé kan o eléyìí tí wọ́n ní wọ́n rè é lọ ṣe pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ ìyẹn ní orílẹ̀-èdè kenya gẹ́gẹ́ bí wọ́n ṣe pe orúkọ ìpàdé ọ̀hún ìyẹn àkórí tán fún o wọ́n ní african france summit schedules ìyún ni wípé àwọn àlàálẹ̀ eléyìí tí àwọn lẹ́nu lọ́rọ̀ ní ilẹ̀ africa ilẹ̀ adúláwọ̀ eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ náà nọ́tún ni yóò wáyé lónìí ní orílẹ̀-èdè kenya o wọ́n ní aeroplane yẹn ọkọ̀ agbérapá ojú òfurufú eléyìí tó gbé ààrẹ wa bọ́lá ahmed tinubu tó gbé wọn dé orílẹ̀-èdè kenya òun náà ló balẹ̀ lánàá o sí ìlú nairobi èyí tá a mọ̀ sí jomo kenyatta international airport tó wà ní nairobi ní nǹkan bíi aago 12 kọjá ìṣẹ́jú 15 òwúrọ̀ kùtùkùtù ìyẹn fún àkókò tọ̀dọ̀ tí wọ́n ń bínú wọn fi kọ́ sínú wéròyìn daily post o ìyẹn láàárọ̀ tòní tí wọ́n sì ní àwọn lẹ́nu lọ́rọ̀ tí wọ́n jẹ́ ọmọ ìṣèjọba ti orílẹ̀-èdè kenya òun náà ni wọ́n ṣe kínni ni wọ́n gba ààrẹ orílẹ̀-èdè wa lálejò ó wà nínú ìwé ìròyìn daily post lówùúrọ̀ tòní o ẹlọgba change ìròyìn ọ̀hún níbẹ̀ láàárọ̀ tòní ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ẹni tí ó jáde fún ipò ààrẹ ń bẹ̀ ìyẹn alhaji atiku abubakar ó máa ti sọ̀rọ̀ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé òkìlà abubakar sọ ìyẹn atiku ni ẹ wo èmi ò ní wàhálà kankan pẹ̀lú ẹnikẹ́ni o bẹ́ẹ̀ sì ló jẹ́ wípé bí mo ṣe ń wò yìí ṣe rí ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ó ní ẹjẹ́ ń sọ tòótọ́ fún yín lóòótọ́ ni wọ́n ní àwọn ti ṣe kíni àwọn gbé tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn ẹni tí ó jáde fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú nigerian democratic congress ndc òun pé wọ́n ti gbé lọ sí south wọ́n ní ẹ̀wọ̀ o ṣe rí eléyìí ó jẹ́ ohun tó jẹ́ pé ìdẹ́bí ìgbà tí èèyàn bá ń jó àjò rẹ̀yìn òun ni ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ndc òun lórí o wípé bó ni wọ́n ṣe wá sọ wípé igbá kan

0: gẹyan jo wa bi oda won ni o ko awon owo kan pamọ eleti won ni won fi esun re kan ṣugbọn ti lo le toka si ibi ti owo ohun wa ohun gan na ko mo bi to ko si boya nu apo lo ko si nu e mo de eyan ba so ni won ni latari eleye ohun na ni won tun so pe enikan na wa eleti won tun fi ru esun be kan iyun sise pelu ile ise Meter Project City Service Limited.
1: Get on the train. Follow us on social media. Follow us on social.
0: When you know, as soon kiko woke mama, lilo woman like you. Call and say no. She want one name. What the question? Be now you want to see it. That yo, Oma ille okiri kan. He a British citizen. La ille bunk by James Nonan. No one polu kore. Owa nino iwele in punchy. La roto ni. Lori aro wo wa ille de Nigeria. Gege boje wa lojo wekani. Iwele in Daily Post. La aro to ni wani a owo wa te bag bag be lose to koja ojo jimo Friday on lowo wa wa yen owo wa naira wa nu wano wa ni 1,383 naira si dollar kandondo hey. Wọ́n ní ṣùgbọ́n báyìí ní ọjà gbogbogbò ọjà àgbáyé ìyẹn tí wọ́n ní dọ́là àti náírà bọ́n ṣe dúró síra wọn bí ìgbà tí Anthony Joshua àti tatulẹ̀ lẹ́sẹ̀ tó wà ń bẹ̀ Anthony Joshua lu wẹ́wẹ́ dà o ó dà pé bóyá owó dọ́là ni Anthony Joshua tó wo Nàìjíríà jẹ́ Mayweather ṣùgbọ́n wọ́n ní àwọn méjèèjì wọ́n kàn ń fi gbá gbágba ni o bẹ́ẹ̀ náà ló jẹ́ pé bówó wá bá lòkè yóò tún wálẹ̀ bó bá lòkè yóò tún wálẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní owó wa ó tún ti appreciate yùn ni pé ó tún ti rúgọ́gọ́ díẹ̀ ó tún ti ṣe dáadáa ó ṣe nọ́mà bí àṣẹ lè bò wọ́n ní 1,367 naira ó tún wá ní 5 kobo níwájú wọ́n ní sí dọ́là kan lọ́wọ́lọ́wọ́ báyìí o ìyẹn ní Nigeria Foreign Exchange Market ìyẹn lọ́jà NFM níbẹ̀ gangan gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ̀ sínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní ìyẹn some wike baálẹ̀ gbogbogbò ilẹ̀ wa ìyẹn tí olúùlú ilẹ̀ wa lórílẹ̀-èdè wa Nigeria ìyẹn Federal Capital Territory FCT lọ́hùn-ún mínísítà tó wà ń bẹ̀ ìyẹn some wike tó jẹ́ òun gangan ni gómìnà bẹ́ẹ̀ pé gómìnà Abuja òun ni bẹ́ẹ̀ pé baálẹ̀ òun ni bẹ́ẹ̀ pé lọ́ba òun ni bẹ́ẹ̀ pé lọ́múnlẹ̀ òun náà ni apàṣẹ wà bẹ̀ gangan òun náà ni ìyẹn some wike ó ní ẹ wo ọwọ́ mi máa Mare funfun nene mo wo mi mare funfun nene owo mi mare o funfun nene olohun wo owo ohun o ohun ti we mo wo owo mi oni mo jawo mo ma ti jawo o lori kini mi wike vi lohun jawo to fi mu wike ma ko ru orin baye sinu we iroyin kini wike ri lobe to fi wo owo re to fi fowo pe mi je mo o wike ni lori ruke rudo ele to nlo ninu ejo selu All Progressive Congress oni ara ata lohun iwon ba le yan da soro le mo lori oro ri River State ni o ipe ewo se ri gbogbo to jele ni River State laare egbe oselu APC oni ewo e ma yanju e funra yin oni oro yi ki se oro temi itale mi wa iwon ba le mi mo nbe ko si nkan to kan e se ra yin bo ba se wun yin sugbe e ja se daada sugbe se ri eto ibo gbogbo to nbo lodun 2027 wike ni ewo se ri oṣumare lemi o emi o ni ota kankan ibi ti n ba ti yi si na mo yi si e n ba fe mi ni ko se kini ko ni ṣugbọn e ṣeun to tọ atohun to ye ke si nife ara yin ninu ẹgbẹ oṣelu APC wike lo sọrọ laaarọ yi o wa ninu iwe iroyin Daily Post laaarọ to ni.

ilé ẹjọ́ gíga tó wà ní ìlú Abuja ìyẹn federal high court tó fi kalẹ̀ sílùú Abuja lánàá ọjọ́ ajé monday òun náà làwọn náà ti tuntun fọ́nrán fídíò eléyìí tí wọ́n ní owó àti wọ́n wò tí wọ́n ní àgbà àfà àgbà ẹlẹ́sìn islam ìyún tí wọ́n fi ẹ̀sùn wípé àwọn náà lọ́wọ́ o nínú àwọn tí wọ́n kóra wọn jọ wípé àwọn ó gbàjọba lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu ẹ ti rántí òun ni wọ́n wá ń ṣàlàyé wípé lẹ́yìn gbogbo ìwádìí lórí fọ́nrán fídíò ọ̀hún ó ní bàbá òun ní owó àdúrà ni owó àdúrà náà fún mi ò bá wọn síbẹ̀ bàbá òun ti wá sọ̀rọ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọn ní àfà òun ló ni ó sọ fún

Adájọ́ àgbà ìyẹn Joyce Abdulmalik wípé wo ṣe rí gbogbo ohun tí èmi ní lọ́kàn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run àti èèyàn tó mọ Ọlọ́run dáadáa ń gángan ni mò ń sọ fún yín yóò mi ò lè parọ́ fún yín òótọ́ ọ̀rọ̀ ni ó ní ọṣẹ́ rí nígbà tí wọ́n ní owó àdúrà kí n báwọn gbàdúrà ipá àwọn fẹ́ ṣe nǹkan báyìí mo ní ìgbà tọ́lọ́run sì máa ṣí mi lójú ran ohun tí mo wí fún wọn ni wípé ẹ wo ẹ mọ̀ ṣe o yóò máa lẹ́yìn ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjà àti ele olórin tóun kọ fún wọn rèé o wípé yóò lẹ́yìn wípé kí wọ́n ṣe kí ni kí wọ́n jáwọ́ ńbẹ̀ bí ètò ọ̀gá mi ó ní kí wọ́n jáwọ́ ńbẹ̀ o kí wọ́n yé ṣerú nǹkan bẹ́ẹ̀ ó ní ẹ wò ó eléyìí yóò ṣe kí ni kì í ṣe ohun tó bójúmu ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé pé fọ́nrán ta ní rìkọ́dù fídíò ọ̀hún gan dájúdájú ọ̀tá ń bẹnu ọ̀tá ọ̀rẹ́ ń bẹnu ọ̀rẹ́ kódà ẹ múra sí o ṣùgbọ́n wọ́n ní adájọ́ Joyce Joyce Abdulmalik ó ti ní ó dà ó mo pàṣẹ ẹ̀yin tí ẹ jẹ́ ìgbìmọ̀ tẹ́ ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀gbàjọba mọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ ó ní ó yá o ẹ tètè kó gbogbo àwọn afurasí yìí ẹ tètè rí dájú pé ẹ ṣe ohun tó tọ́ àtòhun tó yẹ ká má máa pẹ́ lórí ẹ pẹ́ lórí ẹ o ká má máa pẹ́ lórí ọ̀rọ̀ wọn rárá ó ní bẹ́ẹ̀ àwọn evidence yẹn ẹ̀rí máa jẹ́ mi nìṣó ó pọ̀ níwájú ilé ẹjọ́ báyìí tó sì jẹ́ pé àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n fi ẹ̀sùn kan ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ daily post the sun òun náà tan ìtànṣán òórùn rẹ̀ ó tàn sí lójú láàárọ̀ yìí ẹ fẹ́ kà á ẹ sì fẹ́ gba change ẹ ẹ bá nínú àwọn ìwé ìròyìn ọ̀hún tí mo dárúkọ láàárọ̀ tòní.

lórí ọ̀rọ̀ ètò ààbò mo ní ètò ààbò lórí ọ̀rọ̀ ètò ìdìbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà lọ́nà tá a ti ń wò lọ́ọ̀kan ìkọlọ́run ọba mi kó jẹ́ kó ṣojú wa àwọn àjọ tí wọ́n rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ìyẹn lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn inec independent national electoral commission àwọn gangan ni wọ́n ti ń sọ̀rọ̀ pé yóò tó àwọn agùnbánirọ̀ eléyìí tí wọ́n tó 1.4 million ìyún ni pé mílíọ̀nù lé mẹ́rin mílíọ̀nù mílíọ̀nù kan ó lé mẹ́rin ọ̀dọ́ tí wọ́n jẹ́ ẹni tí ń sìnrú ìlú bàbá rẹ̀ ìyẹn youth service corps ìyẹn àwọn tí àwọn agùnbánirọ̀ wọ́n ní 1.4 million àwọn ọmọ yìí làwọn ó lò ìyẹn lọ́dún 2027 táwọn ó pin wọn ní ìsọ̀rí ìsọ̀rí àwọn ó pin wọn gbé wọn káàkiri káàkiri káàkiri gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága ìyẹn fún àwọn àjọ inec ìyẹn ọ̀jọ̀gbọ́n joash amúpìtàn òun gangan ló sọ̀rọ̀ yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn adarí àwọn àjọ nysc gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ní ìlú àbújá lánàá wípé ṣẹ́ẹ̀rì nígbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú ẹni tó jẹ́ adarí àwọn ọmọ ọ̀hún ìyẹn general ọlákúnlé nọfíù níbẹ̀ gangan ni wọ́n ti ń sọ pé ẹ wo ṣẹ́ẹ̀rì wọ́n 0.4 million àwọn tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ làwọn ó lò láti rí dájú wípé àwọn jọ ṣiṣẹ́ papọ̀ fún ètò ìdìbò ọdún 2027 tí ò sì ní sí wàhálà tó sì yẹ wípé ètò ààbò ó dúró dáadáa ò pé kò ní sí ewu nítorí pé kò séwu lóko àfi gìrì àparò wọ́n ní bẹ́ẹ̀ sì rí àparò gan kò lè ṣe pìpìpì lọ́dún 2027 nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó ń bọ̀ yìí níbẹ̀ náà ni amúpìtàn ni wọ́n ti ṣàlàyé o ó wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ ti tòní ẹ jẹ́ kí n wo ìwé ìròyìn these days níbẹ̀ gangan ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí ìṣe ìkọlù eléyìí tí wọ́n ní ó wáyé ní orílẹ̀-èdè chad gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ apẹja ní ìròyìn ti sọ pé wọ́n ti di olóògbé báyìí o lẹ́yìn tí àdó olóró eléyìí tí ikọ̀ ológun chad jù fún àwọn boko haram lágbègbè lake chad tí wọ́n ní wọ́n jù bà wọ́n o olórí àwọn apẹja kan ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ìkọlù yìí lọ́nà wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí ikọ̀ agbésùmọ̀mí boko haram kọlu iléeṣẹ́ ológun chad ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìkọlù boko haram náà ó ní ìròyìn sọ pé ó kéré tán ó pa sójà ilẹ̀ chad 24 àti àwọn ọ̀gá ológun 2 nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ààrẹ ilẹ̀ chad tó fi síta ìyẹn ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ 11 oṣù karùn-ún yìí òun ni wọ́n ti kéde pé iléeṣẹ́ ológun ilẹ̀ chad ti kọlu ikọ̀ boko haram lọ́nà eléyìí tó lágbára o lágbègbè lake chad láti dá ìkọlù tí wọ́n ṣe lọ́jọ́ 4 àti 6 oṣù karùn-ún padà fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní nígbà tí wọ́n ń ṣàlàyé abubakar gamadi usman alága ẹgbẹ́ àwọn apẹja ọmọ orílẹ̀-èdè nàìjíríà kan lágbègbè náà sọ fún àwọn akọ̀ròyìn pé ọ̀pọ̀ aráàlú ní ìkọlù ọ̀hún ló mà bá ó ní èyí rí bẹ́ẹ̀ nítorí níṣe ni àwọn boko haram ń sọṣẹ́ kiri àwọn erékùsù agbègbè lake chad lẹ́yìn tí àwọn boko haram kọlu ológun chad wọ́n padà sí àwọn erékùsù eléyìí tí wọ́n ti ń hùwà láabi wọn àwọn apẹja sì ń gbé láwọn erékùsù yìí lẹ́ẹ̀kan náà usman alága àwọn apẹja náà ló sọ bẹ́ẹ̀ ó ní ẹ wo àwọn ẹṣin òkọ́kú yìí wọ́n ti dààmú iṣẹ́ àwọn apẹja ní wọ́n ti dààmú àwọn o níbi tí àwọn ti ń ṣiṣẹ́ apẹja àwọn pàápàá ní chad tí ìkọlù náà ti wáyé ó ní boko haram ló ń darí ìrìn àwọn apẹja sí odò tí wọ́n ti fẹ́ pa ẹja wọn o ó ní wọ́n ṣe ìkọlù sí wọn gan fúnra wọn o tí ó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ wọ́n máa ń gbé wọn láti ọjà ẹja lọ sódò eléyìí tí wọ́n ti àwọn á ti pa ẹja míì ni ó ní àwọn ó máa sá kiri káàkiri ni ó ní boko haram gba owó orí lọ́wọ́ àwọn apẹja gan ó ní bẹ́ẹ̀ ni ẹni tí àwọn akọ̀ròyìn bá sọ̀rọ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ usman gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé wọ́n ní àwọn boko haram wọ́n tún ń gbowó àwọn lọ́wọ́ àwọn tí ń pẹja lódò pé ẹ sanwó olè fáwa o ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní these days lẹ́ti bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó mẹ̀hẹ̀ òun náà ni ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ plateau ìyẹn barrister caleb muswagi ó ti sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé monday o bẹ́ẹ̀ náà ló sì ní ẹ wo ṣẹ́ẹ̀rì ní alaalẹ́ báyìí ẹ má rìnrìn àrè ẹni tó bá ti mú lálẹ́ látàrí ètò ààbò ni o á da àwọn ọmọ ẹ̀ṣọ́ aláàbò síta láti rí dájú pé wọ́n ṣe ààbò lórí àwọn ará agbègbè kan eléyìí tí wọ́n pe orúkọ ìlú ọ̀hún ní banking ladi
Kiladi ati Basa ijoba ibile Basa ni ipinle Plateau gege bi o se salaye pe awon afurasi adaran daran fula ni banditi oni won pe won sinu wero yin laaro toni o oni won ti sise la bi pupoju bi nkan bi ose meji bayi ohun lo je wi pe won ti ngbemi lenu awon eyan be lo je pe awon ti won nile won ti da line nile lori o to si je wi pe awon eyan o le sun ki won fi edo lori ororo o wa test waju gomina muswag oni ewo yeri won ni ipade yi eleyi ti gomina se pelu eni to je minister fun eto omoniyan iyen ni ipinle ohun ati opolopo awon lenu loro nibi isejoba ijoba gomina ohun iyen ti ipinle Plateau oni won jo soro pelu awon lenu loro na ni awon agbegbe eleyi ti won so pe agbodo daabobo emi ati dukia awon ara ipinle Plateau ka awon ese okoku ajinigbe apani lekun saye yi ki won to sise laabi won ka ma ba fun won laye o gomina ni ewo e fokan bale be na lo je pe o gba eni to je alaga ijoba ibile Bakinlade iyen honorable Stephen Pwajok Wajok oni won gba won na lalejo wi pe ko wa o ti won si jo soro po pe bi eto abo bi o se fese mule daada ki won tete ya wa nkan se si awon eyan ti sa ko nlu ton ni Plateau o wa ninu iwe iroyin laaro ti toni punch leti ba iroyin ohun lekun rere.

0: Ọ̀túnúwé ìròyìn tẹ̀ síwájú ní ìkànnì Jordan 105.5 FM tó ní ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ bí mo ṣe rí ìròyìn léyìí nínú ìwé ìròyìn leadership òun gangan náà ló gbé ìròyìn ọ̀hún jáde o wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ alága fún àwọn ìgbìmọ̀ kan eléyìí tí wọ́n pè ní Committee on Justice àti Privilege ìyẹn fún ti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ní ìpínlẹ̀ Jigawa o gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní ẹni tí wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn ADC ti ìpínlẹ̀ Jigawa ìyẹn Honorable Abbas Anas Adamu òun náà mà ní ó mà gbẹ́ mímì látàrí wípé ó dákẹ́ sọ́dọ̀ àwọn tí wọ́n jí gbé o tẹ́ ẹ̀ bá gbàgbé ìròyìn gbé wípé Honorable Abbas Anas òun ló jẹ́ wípé òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jẹ́ olóṣèlú òun náà ni wọ́n ní ẹni tó jẹ́ Alhaji Alituka Gangsa àti àwọn míì ni wọ́n ní wọ́n jí gbé ní agbègbè kan tí wọ́n pè ní Rijana ní ojúnà Kaduna sí Abuja o wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ṣe ń padà sí ìpínlẹ̀ Kano òun ni wọ́n kó sí ọwọ́ àwọn ajínigbé o tí wọ́n sì ní àwọn ajínigbé yìí wọ́n ń bèrè fún owó tó tó $200 million eléyìí tí wọ́n ní bí wọn ò bá gbé wá o àwọn ó ṣe kíni àwọn ò ní fi ẹni náà lẹ̀ tí wọ́n sì ní wọ́n ti fún àwọn ajínigbé ọ̀hún ní $50 million eléyìí tí wọ́n jọ sọ̀rọ̀ pé iye tá a fún yín nù nígbà tí wọ́n bèrè fún $200 million tí wọ́n sì negotiate rẹ̀ sí $50 million wọ́n ní lẹ́yìn táwọn ajínigbé gbowó tán o òun náà nà má tún ṣe kíni wọ́n má ti gbẹ̀mí lẹ́nu Honorable Adamu eléyìí tó ti fìgbà kan jẹ́ ọmọ ẹgbẹ́ eléyìí tí ó ṣojú Guri Kiri Kasama àwọn ìlú ọ̀hún gankan lọ jẹ́mi ò ní máa travel lọ sí àwọn náà tì kí lè máa mọ ní ìpínlẹ̀ Jigawa ṣá wọ́n ní ó ṣojú bẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ní ikú o bàbá yìí ó jẹ́ ohun tí ó ba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́kàn jẹ́ àti pàápàá jùlọ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní nígbà tí àwọn ẹṣin nǹkan kú yìí tí wọ́n gba owó tán náà ni wọ́n tún pa bàbá yìí tí wọ́n sì pe àwọn mọ̀lẹ́bí rẹ̀ pé kí wọ́n wá gbé òkú rẹ̀ ní pé àwọn ò ní nǹkan táwọn ò fi òkú rẹ̀ ṣe ẹ wò ó kọ́ ló ń ṣàánú Alhaji Alituka Gaza òun náà wọ́n ní wọ́n fi òun lẹ̀ láàyè àti àlàáfíà ni ò ìyẹn ìkejì rẹ̀ tí wọ́n ní wọ́n jọ jí gbé ṣùgbọ́n wọ́n ní Adamu ti lọ ṣùgbọ́n wọ́n ní láìpẹ́ láì jìnà wọ́n ṣàlàyé sínú ìwé ìròyìn wọ́n pe àwọn akọ̀ròyìn bí wọ́n ṣe ṣe ètò ìsìnkú rẹ̀ kọ́lọ́run ọba mi kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa ni o orílẹ̀-èdè Nàìjíríà ètò ààbò wọ́n ní àwọn àjọ SANU àti NASU wọ́n ti ṣetán báyìí láti bá ìjọba àpapọ̀ ṣe àjọsọ àjọyé dáadáa lórí àyànṣẹ́lódì eléyìí tí wọ́n ní wọ́n ti figi gún báyìí o àwọn tí wọ́n jẹ́ àgbáríjọpọ̀ eléyìí tí wọ́n jẹ́ wọn kì í ṣe òṣìṣẹ́ àbí tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n wọn kì í ṣe ẹni tí ń kọ́ àwọn ọmọ iléèwé ní iléèwé gíga àti àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ ní iléèwé gíga òun ló jẹ́ pé wọ́n ní ìyanṣẹ́lódì wọn tún ti figi gún síbì kan o wípé àwọn ò ní yanṣẹ́lódì mọ́ nítorí wípé ìdí táwọn sì fẹ́ fi yanṣẹ́lódì ni wípé lórí ọ̀rọ̀ eléyìí tí àwọn ti ń bá ìjọba àpapọ̀ sọ wípé kí wọ́n tètè ṣe ohun tó tó àti ohun tó yẹ kí wọ́n ṣe fáwọn wọn ní ṣùgbọ́n ìjọba àpapọ̀ wọ́n kọ tí ọ̀gbọ́n sí gbogbo ariwo táwọn ń pa wọ́n ní ìdí rèé tó fi jẹ́ wípé wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé láti 2009 òun náà ni àjọṣepọ̀ ti wáyé láàrin àwọn àti ìjọba àpapọ̀ ẹ ṣe nǹkan sówó yìí owó ìkéré gbogbo lílọ bíbọ̀ wa jíjẹ mímu sálárì tẹ́ ẹ̀ fún wa yóò lọ dáadáa wọ́n ní wọ́n ṣe kíni wọ́n náà ó dàṣẹlẹ̀ wọ́n ní ṣùgbọ́n o wọ́n ní lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ tán òun náà ni wọ́n bá àwọn akọ̀ròyìn àwọn ikọ̀ akọ̀ròyìn yẹn news agency.
1: Facebook Jordan 105.5 FM Twitter Jordan 105 FM Instagram
0: ìyẹn tí wọ́n bá wọn sọ̀rọ̀ wípé ẹ wo
1: Jordan 105 FM Lagos listen on the go at www.
0: Lánàá ọjọ́ ajé Monday gẹ́gẹ́ bí ààrẹ àwọn sága JAC ìyẹn Jack Mohammed bí ó ṣe fìdí iléeṣẹ́ wọn balẹ̀ ìjọba tún sọ̀rọ̀ báyìí a sì fún wọn lọ́sẹ̀ méjì lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọn bá ti ṣe ohun tó tọ́ fún wa wà láìta láì sí wọn bí làjẹ́rì ìkaàrin mu láì àdàṣẹ́lẹ̀ kódà wọn máa bẹ̀wọ̀ àní gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣàlàyé gbogbo ohun tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn ẹ̀yin fẹ́ mọrú ẹ̀dùn ọkàn eléyìí tí ń bí àwọn SANU àti NASU ti ń bí wọn nínú ẹ̀nà ọgànwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ je mu iroyin leyi papapa iroyin po ta ko wa ta sugba asiko ko ba wa sore lori on ta jo gbeyewo loni e mo pe abala gbeyewo wa a ma nfa ye le daada fun eyan ara le lati jo boju wo ni won ni awon ile ise olopa ti ega ti ipinle enugun ati awon ti won je eso alabo ati ijoba ipinle ohun ni won jo sise papo latari arabin kan ti won poruko re ni ogechi jonu won ni arabirin lowo ti ba o latari bi o sese kini bi o se gbianju lati pa omo odun mesan ele ti se omo eni to hun step ona ma ja se step daughter you ni pe ki se on lo bi boya iya yun ko fe eni to hun fe mo o ba nle ni omo te eyan ba ba nle na pe step daughter iyan ti won ni omo yi on gangan ni ogechi jonu iyan ogechi amanda jonu on ni won ni o ma fe gbe mi omo hun o gege bi won se so pe afurasi ohun ohun lo je pe wa lati oderiko ni ijoba ibile ukwo ni ipinle ebonyi won ni ilu re nu sugbon lojo aje monday laaro ana on won ni isele ohun waye o ti won si ni won ti mu arabirin ohun won ti mu ti won si ni wo regret pe o wa la bi to wu yi won ni ohun gangan ohun lo je pe o fe gbe mi omo na omo dun mes so gbe mi na bo fe gbe mi o ja ko sinu iwe iroyin laaro toni iwe iroyin the sun lo gbe sugbon tori asiko wa won ni arabirin kan ni ipinle enugun lowo ti ba o latari bi o se fe gbe mi omo dun mesan ti o je omo oko re step daughter re ki lo se fun omo dun mesan to tun ba jowu ni ewo e lo ka o jare ka gbogbo etan ninu iwe iroyin daily post iwe iroyin ile okere leleyi won ni arabirin kan re o won ni oju tin pon o ti pe to tin wa omo won ni oju to npon isin ki se aponku apon lani eyi ni oro ti opo eyan so bi won se ba iya kan to bi omo marun lekan na ti won ba yo leyin odun 12 to fi nsunkun airomo bi ki se Nigeria orilede Ethiopia ohun na ni isele won ti sele arabirin ohun ni won poruko re ni Bedria Adem eni odun 35 iyen 35 years oni obirin na to je pe won ni obi ibarun lojo isegun to koja lagbegbe Harare ni orilede Ethiopia o wa ninu we iroyin punch ni te ba gbon yebeyebe e ba iroyin nbe nibo la nlo laaro yi labala gbeyewo e je ntikin launch topic wa toni ibere ni fun gbogbo eyin baba mama eyin ojogbon eyin ti e mo nipa oro eto abo e je ka jo boju wo kilo de to je wipe ninu iroyin boya ni ose to koja na ni iroyin un jade wipe ta ba wo Nigeria an generate 13,000 megawatts abi megawatts an generate sugbon won distribute 4,005 megawatts sugbe ja fi oju ti eto abo ka fi wo ele to mehe opolopo oju popo lo je wipe ko si ina nbe nigbati ina ti won fun wa lorilede koto ina ti won fun awon araalu koto weak power dark street more crime ti eto ina ba ti weak ti agbegbe dudu eto abo ma mehe kilo de to nri be and generate 13,000 megawatts but and distribute only 4,005 megawatts eja boju ka foju eto abo ele to mehe lo ile de Nigeria ka fi wo laaro yi bo la se yora wa ko nbe ona wo la le gba ijoba le ma ronu de be awon ton yan si be le ma ronu de be on tun won le se idi niyan ti mo fi gbe oro yi wa laaro yi lati jo gbe ye o abala gbeyewo wa on ta jo gbeyewo niyan oro ina ipa to ye koko lori oro eto abo awon kan to ye ki joba se fun wa lori e eyan kan soro CCTV camera won ni ta ba wo ile okere awon Americans awon other European country yen won ni awon lopa won o ki gbe bon dani te ba ma ro lopa awon to ba gbe bon dani a je wi pe boya won fe lo mu criminal kan to je pe won tin track e ti pe le ma tori olopa awon ti a nwo loke bi awo ko se pe orilede mi le ma tori won ton ma gbe bon dan ku mo ni tori pe every angle every area ni no ati CCTV camera wa ton fi ma ka gbugbu e le ajini gbe ole omota apani legun ja won ti wa po gbugbu oluwa dudu nbo la tin bo nbo la de nbo la nlo e je ndoke lon ti ba pada de 09063352 no loju opo te pe si laaro yi eyin ojogbon yin baba mama to ni re o

0: 090-6000-3352 090-6000-3352 náà lójú òpó ilé tí ẹ fi bá wa dá sí ìròyìn tààrọ tò ní òfún wo ìwo ìwo wọn abájíjọ wo gígùn ní ogun
1: ẹ
0: bá ti ń pè wá ẹ máa bá wa yéré jọ lẹ káàárọ sọ.
1: Ẹ má bìnrin mi sí pẹ́rípá.
0: Yes sir.
1: Mi jẹ́ gbájá mẹ́fẹ̀mù nígbàjẹ́ wa dára fún gbogbo yín lágbọ́rọ̀ lọ́wọ́.
0: Àmì sà.
1: Orúkọ mi ni Akinyọ́lá Akíntayọ̀ Alákàbẹ̀sán Estate.
0: Ok sà.
1: Tẹ̀lé àwọn èèyàn tó bá ní kankan mẹ́rẹ̀ ní Nàìjíríà orí ààrẹ náà máa dalẹ̀. Ó yẹ ká mọ̀ pé Bíṣọ̀bù lè bọ̀ wá. A tó ń lé mójútó ètò náà wá. Ó ń retí ìjọba ná fún wọn. Gbogbo ayé dé ní ilé máa ń sọ̀rọ̀ sọ̀rọ̀ kò síná lẹ́sẹ̀jì tó ra mọ́ òrò lọ́wọ́ lọ́wọ́ báyìí. So in this case, olórí tó jẹ́ kí gbogbo èrò ètò ààbò tó máa mẹ́rin. Àwọn akẹ́kọ̀ọ́ àtẹ̀bí wa nǹkan tá a ṣe òye mi ò ṣe bá àwọn tá a ṣòfin a lè yí padà. Mo kò ní sáfẹ́yìn mọ́ǹtì nígbà tó fi ka ara dìbéètì nǹkan tó bá fẹ́ gbé dalẹ̀ bí ìmọ̀lọ́pàá ìpínlẹ̀. Torí ìyẹn kọ́ mọ̀ fún ọgbẹ́n ìyẹn kọ́ tó dìgbà yẹn ẹ wà tẹ̀sí sọ̀rọ̀ nítòsí mọ́ǹtì ẹ̀ wọ́n ti wọ́n ti àfúwẹ̀. Irú àwọn amòfin yóò mú lọ wọn kọ sí ìmójútó kọ máa gbogbo bílíọnù ààrẹ ààrẹ ń ṣe ń ṣe pàtì ẹ kò fún jẹ wọn níbi department kankan níyà àwọn gómìnà pàápàá oníṣẹṣẹ àmọtán fún owó tó ń gbà tẹlẹ káńtọ mú ti pọ nísẹyìn kí lè tọ àbò kí lọ ń fowó yẹn ṣe pápá ṣáàjì nọọsì wa yẹn méje gbé wọn ṣá o bẹẹ uganda pọ ṣe tó dà pọ mọ wọn torí tèmi o àti ìyàtọ náà o. Torí nọ́kàṣà bẹ̀rù ká ìmájì ẹ̀mí èèyàn jẹ́ olójú wò. In the early days, wọ́n á ní sọ̀rọ̀ bá ti pa ẹ̀mí sọ̀rọ̀ bá lọ kí wọ́n lọ́n ti dájà wọn. Mo gbọ́ ṣé ti láì ní. Irú ẹ̀sùn wo nìyẹn? Sometimes ago, ní ẹ bá àdó ló jẹ́ nípa àwọn ẹ̀mí à. Wọ́n gbọ́ àbújú sí fún mítìn ọ̀rọ̀ ìtò ìtò àbò. Ṣé ìgbà ilé ẹgbẹ́ wọn tó wọ̀ kó yẹ káwọn ṣe yẹ ti pẹ́? Wọ́dà fún gẹ́gẹ́ nẹ́tíwẹ̀mù rẹ̀ ní ṣíṣe o.
0: Weak power, dark streets, more crime. Ẹ̀bí ta bára wa. Ẹ̀lú ẹ̀kárọ̀.
1: Ẹ̀lú.
0: Ẹ̀kárọ̀.
1: Ẹ̀lú.
0: Ẹ̀lú ẹ̀kárọ̀.
1: Ẹ̀lú.
0: À ń lo orúkọ yín àti ibi tí pé. À ń gbọ́ yín. À ń gbọ́ yín ketekete 090-6000-3352. À ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ṣe ń pè náà là ń da yín lò. Ẹ̀lú ẹ̀kárọ̀.
1: Èmi náà ti ń gbọ́ yín báyìí.
0: Ẹ ti àwòdà orúkọ yín mà.
1: Ọgbà ti sọ lánìí.
0: Ẹ káàbọ̀.
1: Láti àlùmọ̀ sọ.
0: Ẹ káàbọ̀ mà.
1: Fíìsì ní pálẹ́sì ẹ̀ ń sọ àti ìrìn kìíní. Inú ilé tó yàn ń gbé gbáńkọ́. Ṣébi tí wà á máa tan láyé kára ilé. Nínú rédíò ń gba nígbà kan nílùú ọ̀dọ̀ mi. Wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ sọ̀ lálẹ́ ẹ̀ka náírà lóko kẹ́ẹ̀sì tó ti lẹ̀kọ̀ gbẹngbẹ́n. Ẹ tẹ́jú dúkìá o ká má ba àfara wa lónìí lọ́wọ́. Bèbí tí wọ́n bá wà láwọn àtọ́nà yìí ka ilé. Bèbí inú ilé ka wà. Kò sí náà kò sí nǹkan kan. Ọlọ́run á gbà wá o.
0: Àmì o. Ọ̀rọ̀ iná gan fúnra rẹ̀ tí iná bá wà ètò ààbò máa dúró díẹ̀. Ẹ ti ẹ̀rọ kan. Àwọn àdúgbò kankan náà ṣe ń ṣe àwọn solar street light fúnra wọn. Hello. Ààrẹ bá a kó òǹdí rédíò yẹn ariwo yẹn pọ̀. Orúkọ yín. Kí lẹ pé?
2: Mustapha láti Mùwé.
0: Mr. Mustapha láti Mùwé, ẹ bá wa sọ̀rọ̀ sókè. A gbọ́ yín dáadáa o.
2: Nípa ọ̀rọ̀ náà yẹ kí ẹ máa kó iṣẹ́ àwọn.
0: Àmì.
2: Ṣé rí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀
0: ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi. Ohun tẹ́ ti fẹ́ sọ ọ̀rọ̀ tó nítumọ̀. Hello.
2: Hello, ẹ máa kó ètò.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ rẹ̀ràn.
0: Yà.
2: Ayé sì kò kú ṣe ọlọ́lọ́kan náà.
0: Ẹ káàbọ̀ sà. À ń pariwo pé kò sí ètò ààbò. Mo mọ̀mọ́ mú wá nípa ti ẹ̀ka ti iná náà. Iná náà jẹ́ ohun pàtàkì bí ètò ààbò bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà. Iná gbúdọ̀ wà. Kí náà ṣe àwọn tó ń yà síbẹ̀? Ẹ̀lú ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀. Agojúmọ̀ ẹ ṣe ra
0: wọ̀. Yes, sir.
3: Kò ní bàjẹ́ fẹ́ ni fọ́ mẹ́ni kọ̀ọ̀kan wá.
0: Àmì sà.
3: Gbogbo Jordan FM. Gbogbo family Jordan FM. Gbogbo wa àrífà ti ṣe.
0: Àmì o, àṣẹ.
3: Ìrere tí wọ́n máa gbọ́.
0: Àmì àṣẹ.
3: Ṣé yóò ní orúkọ tèmi àtàdá lẹ́wọ̀ ẹ̀kọ́?
0: Ẹ káàbọ̀ sà.
3: Èmi ò ní láti prolong ọrọ̀. Ṣé rí tàbá fẹ́ kápá insecurity tó wà lóde?
0: Bẹ́ẹ̀ni.
3: Tó ń pa ìlọ́tún pa ìlọ́sí tíṣẹ́ dípọ̀ yìí. Capital punishment oni total solution si problem yẹn. Gbogbo ẹni tó bá ti bà ó jiyàn gbé ni o tàbí pé ó ṣe ó pààyàn ni ó jẹ́ jalè ni. Ohun tó ń ṣe ní Asia continent náà gbogbo àwọn Pakistan, China nkankan, Indonesia, Malaysia, gbogbo ẹni bá ti ṣẹ̀ṣẹ̀ tó jẹ mọ́rùn nǹkan báyìí láforíjì òsì tó pa ni. Ẹni tó bá ikán gé lápá wọn gé apá ẹni tó ikán fọ́ lójú wọn fọ́ lójú wọn gé lọ́sẹ̀ ó ń kan pákó wọn ẹ̀bẹ̀ ṣọ kò sẹ́ni tó máa gbẹ́jọ kú ara ẹ̀ tó máa yọ. Ó ń kan pákó wọn ẹ̀bẹ̀ ṣọ solution sí gbogbo problem ń sikọ́ ìtì rè kúrò àgán láìsọ ọlọ́pàá rárá tó bá ti ẹni bá ti mọ̀ pé tọ́wọ́ bá ti bà wọn pípa ni kò ní ra wọn léhun tí ò yẹ.
0: Òní fẹ́ ṣe.
3: Bó ṣe jẹ́ ni à ń bí sóhùn à ń bá yín bọ̀.
0: Ẹ ṣeun. Ẹ ṣe gọ̀ọ́sà àtọ̀dá ẹlẹ́wọ̀ ẹkùn láti sango. 09063352 Weak power, dark streets, more crime. Ọ̀rọ̀ ètò agbára wa, iná mọ̀nàmọ́ná wa, ó lọlẹ̀. Gbogbo àdúgbò ló dúdú, gbogbo òlú ló dúdú. Ẹ wá ní kí àwọn oníṣẹ́ bí àwọn agbẹnú òkùnkùn tá a fà sínú mọ́lẹ̀ wọn máa ṣiṣẹ́ bí wọ́n ṣe é. Ẹ lọ́wọ́ bó la ṣe lọ ara wa, ẹ káàárọ̀.
4: Bẹ́ẹ̀ ni yẹn sà.
0: Bẹ́ẹ̀ni sà.
4: Adúgbò fọlọ́ ní wọ́n fún àgbà ní ọjọ́ bọ́lá dáṣẹ́ tó yẹn.
0: Ẹ káàárọ̀ ẹ orúkọ yín.
4: Ẹ̀ṣẹ̀.
0: gómìnà ìpínlẹ̀ Èkó wọ́n gbìyànjú èmi tí ẹ̀ máa ń ríṣẹ́ ìpínlẹ̀ Èkó bó tẹ̀ jẹ́ wípé yẹ mọ̀ pé tó bá ní kọ́ ṣe street light mo rántí ìgbà kan ọdún bíi mélòó kan sẹ́yìn ní ojú ọ̀nà ìjú ìṣàgá lọ sí ìfàkọ̀ lọ́nà gbà agége ó ní àwọn ìgbà kan tí iná ọ̀nà yẹn dúdú àwọn kan sì ń gbowó jẹnẹrétọ̀ tí ń tàn ọ̀nà ẹ̀dẹ̀ làwọn ọmọ fìríǹdì ọ̀kẹ́ yìí ti máa ń jàgbà lọ́wọ́ àwọn tí ń bọ̀ láti ibi iṣẹ́ wọn mi ò wá mọ̀ bóyá ti ń tàn sí
5: èmi ládé láti ayọ̀bọ̀
0: ẹ káàbọ̀ sá
5: ṣé jẹ́dá nẹ̀fẹ̀ yẹn
0: lágbára ọlọ́run
5: ẹ wò ṣẹ́ rí ẹ jẹ́ ká ibi tí nàìjíríà gbédè ẹ jẹ́ ká tó tọrọ ká bá fẹ́ kí ìlú wò lọ síwájú èmi ò sì rí tìjọba yìí ṣe o ṣẹ́ rí ìjọba yìí mo ní sọ gbẹ́yìn kan láàárọ̀ ìjọba tó wọlé tí òun ojú èèyàn tó dẹ̀ fẹ́ ṣéèkì ìlú tó fẹ́ ṣiṣẹ́ takuntakun ṣẹ́ rí ta bá sì ń tọra wa bá ń ṣòṣèlú tà akọ máa wà lójú kan ni gbogbo ẹkọ máa akọ máa pariwo náà ni àwọn náà wá dẹ̀ ní agbára iná náà wọn máa lò àdé gbó ókè sí ọ̀rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ ọ̀nà ẹgbẹ́ náà pé ní ṣe nípa ọ̀rọ̀ bíbí ṣe lọ́síwájú bàbá mi sọ pé yìí lọ́síwájú sí iná ọlọ́pàá síkírọ́rìtì àwọn ètò ẹ̀yìn iye tí wọ́n ta àwọn oúnjẹ tá ń jẹ ó wà lára ẹ̀ nígbà tí wọ́n bá máa ṣe iṣẹ́ wọ́n gbéṣẹ́ fáwọn ará òkèrè germany bóyá bridge àti mọ̀júlẹ̀ gbẹ́dà aráàlá àyìn àwọn òyìnbó lórí ìjọba gbọ́dọ̀ àdẹ̀mọ́ bí iṣẹ́ wọn ṣe ga tó ọdún jẹ́pọ̀ sí wàá lù yìí kí ló dé tó gbé iṣẹ́ iná fáwọn tó mọ̀ nípa ẹ̀ nígbà tá nàìjíríà ní technology àní engineering àní agriculture àní security kí wọ́n kí land kí land ṣe kí àti ìjọba tí àwọn akọ̀ máa yáwó wọn máa yáwó àwọ̀dẹ̀ rígbó àwòrá mi ókè nìsín àwọn iṣẹ́ iná yẹn á ti mọ̀ pé ọ̀nà ń pa iná ẹ gbéṣẹ́ ìpáwọ̀ tó mọ̀ ń pa iná tó bá máa jẹ́ pé àwọn èèyàn wa ọ́fíìsì lẹ́ máa fi wọ́n sí ká kúkú mọ̀ ẹ kọ́ ọmọ yín tọ́ ni operation iṣẹ́ yẹn máa ta operation ọ̀rọ̀ iná láti lè mú ṣọ pé mo lọ fábíjọ náà fún oṣù mẹ́ta iná ò lọ lábíjọ ẹ wo àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ wa iṣẹ́ pàdà la fún wọn ná ẹ iná ò lọ lábíjọ àwọn french co country àwọn ìlú kéréje yẹn kí kí wọ́n gbéṣẹ́ ìpáwọ̀ tó mọ̀ ọ̀gbà ẹ̀ká má ti ṣòṣe ìlú ẹ má wo bí èèyàn ẹ ṣiṣẹ́ ìtakuntakun owó náà yóò jẹ́ kí fcc tẹ pamọ́ṣẹ́ ayéṣẹ́ tí ìjọba ń ṣe tó ń gé lórí fún iṣẹ́ tó ń gé lórí yóò jẹ́ kí ìlú yóò lọ síwájú akọ má ṣe ìpáwọ̀ ìpáwọ̀ ìpáwọ̀ wà ń gbà mí wọ́n kò máa ń wò wá bí ìgbà tó dé wọ́n máa ń sọ
0: ẹ̀mọ̀ká rọ́sà
5: jordan radio ni jóná o
0: àmì àtẹ̀yìn náà o
5: iléeṣẹ́ yẹn a máa lọ sókè o
0: àmì àṣẹ ìjọba rẹ̀
5: iléeṣẹ́ yẹn ni ò jẹ́ ká wà ní òkùnkùn torí òótọ́ ni ẹ máa sọ ọ̀pálẹ̀ yẹkọ́lá wọlé láti ògìjọ
0: ẹ̀káàbọ̀
5: sá ló ń sọ̀rọ̀ nípa ìdáàbòbò security ọ̀pẹ́ ẹtì ní ká máa sọ public opinion àbúyàn àgbéyàn sépè ṣùgbọ́n mo rò pé ilé ìgbìmọ̀ asòfin ìdí tí wọ́n ti dìbò yàn wọ́n ni irú security yẹn ṣé máa jẹ́ sójà nísìnyí ẹ lè sòfin pé ẹni pé fún báńdíìtì kó mọ̀ pa aráàlú ṣùgbọ́n wọ́n lè pa mẹjọ general brigadier general èmi ò lè jẹ́ sójà mi ní parọ́ fún yín o dípò ìbọn bọ́ǹbù máa lò kí gbogbo wọn ń wọ́n ṣàfọ̀rọ̀ ẹni yára lògùn gbè ní ọwọ́ ni àwọn pípù ìfìṣẹ́nà nígbà ni àwọn tó ń dáàbò bò wá èèyàn wa ni wọ́n ọlọ́pàá èèyàn wa ni wọn ò wá láti ìlú òyìnbó wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ń pa wọ́n lọ sáà ẹ wò bá ọbásanjọ́ wọn pa sójà kan òdì ibẹ̀ yẹn di ìsìn òde eru ẹ wá gbẹ̀mí tó ti ṣòfò mi ò sọ pé ìjọba kan ò dá o ẹ wo ẹ̀mí láwọn èèyàn wa lọ́lọ́pàá òkè ká ló fẹ́ mọ́mọ́ ẹ̀ sílẹ̀ èmi ní ìsinmi lè jẹ́ kọ́mọ̀ mi ṣe uniform nípò yẹn akọ́ṣe ọwọ́ àbí òye ń sà iṣẹ́ ọwọ́ tó dáa ju uniform wà náà ẹ má jẹ́ ká tara wa ṣé ló yẹ kó fi wà pé àwọn ìgbìmọ̀ aṣòfin olófin fún ọ ṣe kẹ́ni tí wọ́n bá ti fi wọ́n jófin tó ẹni tí wọ́n bá ti mú lóòyẹ̀ wọn bẹ̀rẹ̀ sí ní so wọn máa land tó ń rẹkù wọn máa wọ wọn wọn agbómọlẹ tuntun kò sẹ́ni tó tún gbẹ tátún jẹ ìdánwò ìgbà
0: ṣùgbọ́n
5: àtàgbára wa sá kò dé ní tátún fẹ́ dárú ẹ̀ wò wọn máa wò pé ẹ wò bàdí àgbà ọmọ ẹni bá ti jalè wọn lọ sọ mọ ilé bàbá family house wọn á yìn ní bọ́m̀bẹ̀ ẹ rí i pé wọn súnra kì ìtìjú burúkú ni ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ
0: sá. Ah, olagbara o. Abala agbeyewo la wa lori otun.
6: www.jordan105fm.com. Your favorite tunes are just a click away. You feel it? Jordan, Jordan FM. Listen now and turn up. Today.
7: Man se boni ina ti won.
8: Hey everybody, this is The Sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes. So my people, this is not Jordan Drive, now they listen to, so get better information, won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
6: Hello Lagos, welcome to the
7: Jordan. Hello, come on, it's my lucky abroad. Papa, I don't look up for you. Ah, the sugar man problem, fine. So, this is the first thing. Only car who needs you. For the command of my sister, so I'll pay off a phone job for the new car to be finished. For law of finger, Latin. For the soda, I want the bottle of one of our ship. If it's our only boat, you say that to die, I did more of what to do. All I know. So, for the project, I want the bottom of my side for our ship. Then it's your book. I've got on bow. Only me can say, go by the way. I will go on in that one. So that. Copy the policy. Make our discovery. See the back to the commodity. A meeting on the back, I will pay. But I want to end up with that for 3 months or 1 year. People that say, come on.
0: Power to all 0906003352. No, you put ever to be where my genus is. Are you a little car?
9: Ever car, oh,
0: car, sir.
9: I did not so let her go.
0: Let her go.
9: Let me she go. I could go by. I'm you. Akọ bo se nka onikaluku la lo se nsoro lori oro na ewo te gbogbo nkan to gbe ayi ibi ta wa ni fini Nigeria yi ko si nkan ta le a ma musulu ni ko so ni si ko si governors mo ka ti en ka kun ga ke di so that the 60 of this situation ko si nkan pa to lo mo ko si development o se ri onikaluku ba ko yi lori oro ti abo if you knew what police station wanted to see in there. We are the people who are at the moon. I'm with the police station. We don't know how to run Jeffrey.
0: We
9: got to talk to you. We can go back out.
0: You let them talk to Afrazi or
9: Lidem. If you go back, I share about only $1. That will be my law. We can go back out that way. Impress you don't follow back. The police station, that is the wrong there.
0: Hmm.
9: You get to know for the shoe, you know for the shoe. Tony Motoni.

0: Democracy ló dá ṣùgbọ́n ṣùgbọ́n ṣe wà lamẹ́ríkà ṣe ń lò ń bí ṣùgbọ́n ṣe wà lamẹ́ríkà ṣe ń ya síbẹ̀ làwà ṣe ń ṣe ń bí freedom of speech ti wá trump ń ṣe láwọn kan tó ń pàṣẹ wà tó ń ṣe tó bá ṣe olúwa ìlúwa ni àwa ní president ò fẹ́ payàn òtítí kókó ní ìlú ní lágbára láti tò ọlọ́run bá ṣe ni jàre.
1: Ẹ ṣe gan sa a lè gbé pé kankan mọ wa ọ̀dà pápákọ̀ orúkọ náà ní ọjọ́ tó ayé rédíò yín lọlẹ
2: ẹwọ
1: orúkọ yín àti bíi tẹ ẹ bá ayé rédíò yẹn lọlẹ pápápá láti mọ oyè ẹ bá wa dá sí pápápá
2: kò ṣe àdá fún
1: mi sà
2: ẹ kú ọrọ nàìjíríà
1: yẹ sà
2: ẹrẹ ọrọ àbò ọlọpàá olùgbà wa o
1: àmì o
2: ọlọpàá ọlọpàá kọ̀ọ̀rọ̀ kò sẹ́ńtò ní kọ̀ọ̀kan dìbò kára mú ní kàǹpara kàǹpara rẹ pé òbílẹ̀ dì sí pé òkú bá pé
3: the night show and today
2: ní kí ni kàǹpara ẹ tó ń gbé ibi kan ní tẹ́pọ̀ apá bí 29 láì ní mọ́júlá rẹ ní kàǹpara state ẹ èmi kan mú ìgbà ẹgbẹ́ káyé.
4: The voices you need at work all day every day till payday are
1: here. Owo tun dago kan eri Oluwagbemilike Adebayo lo ko MC Rawo Ayinrere Agbalagba Omode tin pe be ba be lo ko oni ojo isegun Olorun asegun ayo fun wa ire.
3: Your favorite tunes are just a click away.
5: You feel it? This is Jordan 105.5 FM. Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
3: Your favorite tunes are just a click away.
6: You feel it?
3: Jordan FM. Listen now and turn up the volume.
7: From Lagos, this is
8: Jordan.
3: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
9: hey everybody, this is the sweet, and it's about to get all
3: full.
9: Today, great music and fantastic teams can make you the best.

0: láti máa sábà.
1: Ìwọ yóò sì wo ipò rẹ̀, wọn kì yóò sì sí mọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ̀ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Orè Lópé Bus Stop, Ẹgbẹ́dá Lẹ́kọ̀ọ́, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ ni sin ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:00 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú Wednesday lèṣù ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ofiwa Ibilorin Street, Ìtẹ̀lẹ̀ Ọ̀tà, Ìpínlẹ̀ Ogun láago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹ́yẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203. Jésù ń retí rẹ o.
2: Agbára ń bẹ, agbára ń bẹ, agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù. Orúkọ Jésù,
3: amen.
2: Orúkọ Jésù,
3: amen.
2: Gbogbo ènìyàn tí ó gbọ́ mi lálẹ́ òní, ẹ gba agbára,
3: amen.
2: Agbára ìgbédìde, agbára jínde, agbára ìtẹ̀síwájú, agbára ìmúgbòòrò, ó yẹ gbà lórúkọ Jésù,
3: amen.
2: Lórúkọ Jésù, iṣẹ́ ìránṣẹ́ ta lẹ́ òní òní gbọ́ lásán,
3: amen.
2: Lára àwọn tó máa lẹ́rìí, Olúwa yóò kẹ́kúnnú wọn,
3: amen.
2: Ògbó fọlọ́run lókè ọ̀run,
3: hallelujah.
2: Jésù Olúwa wa,
3: amen, amen, amen. In Jesus name.
2: Gbọ́mi ìwé mímọ́ ní Òǹdè tí a ṣí ní ipò. Kí ni kó ṣe?
4: Yára
2: gba ara rẹ sílẹ̀.
4: Yes, sir.
2: So nítorí díẹ̀ yìí gbọ́ mi dáadáa, iṣẹ́ ìránṣẹ́ ta lẹ́ òní, ọ̀nà tí Olúwa ní ká gbé ìgbà yàtọ̀, àwọn àbàmì àdúà kan wà tá ó pè ní ọ̀sẹ̀ yìí. O gbọ́dọ̀ mísẹ̀ torí prógrámù yóò pín sí ọ̀nà mẹ́ta ní ọ̀sẹ̀ yìí. A ó gbọ́ ní alẹ́ yìí tó ń gbọ́ lálẹ́ tòní. Tó bá ti ń gbọ́ eléyìí táwọn pàdé wa ní ọjọ́ Wednesday láàárọ̀ kùtù wàì ní Pòórá, ní àdírẹ́sì ó máa gbọ́ nígbà tá a bá ṣe tán. Ẹlẹ́ẹ̀kejì wàá gbọ́ ní ọjọ́ Thursday, ó pàdé wa ní Ẹgbẹ́dá. So ní number 7 Olúgbẹ́dẹ́ Street. Ìkẹta ó gbọ́ ní ọjọ́ Saturday mọ́jú Sunday, ó pàdé wa ní branch ní headquarter àti ní Ẹgbẹ́dá pẹ̀lú ní Mẹran. So ní àárọ̀ Thursday náà ní Mẹran ní number
4: 91
2: Mọlọ́gẹ̀dẹ̀ bus stop, ó pàdé wa níbẹ̀. Àwọn àṣírí yìí ó jẹ́ ìjìnlẹ̀, àwọn àdúrà tá a fẹ́ gbà yìí ó jẹ́ àdúrà ìmísí. Ó ṣeéṣe kó o má gbọ́ níbì kan rí tàbí kó tiẹ̀ ti gbọ́ rí, ṣùgbọ́n fi gbogbo okun rẹ gbàdúrà yìí. Àdúrà tó ní àmì ni, àmì sì gbọ́dọ̀ tẹ̀lé torí àdúrà ìmísí ni. Nọ́mbà 1 wàá gbọ́hùn ẹ sókè ní kíákíákíá. Ìwọ tó bá ti jẹ́ alábàápín nínú àdúrà yìí, ó lè gbà tán kó o má ní ẹ̀rí. Ó sì tún gbọ́ àwọn ẹ̀rí jàǹkàn-jàǹkàn kó a tó parí àdúrà yìí. Àdúrà àkọ́kọ́ ni wípé àánú mú mi jáde ní ìkórìtà kò yé mi mọ́. Ìkórìtà kíni?
4: Kò yé mi mọ́.
2: Kíni kó mú ọ jáde ń bẹ?
4: Àánú.
2: Ó yà pé orúkọ Jésù máa gbàdúrà.
3: Orúkọ Jésù,
4: orúkọ Jésù,
3: orúkọ Jésù,
4: ẹ̀mí mọ́. Olúwa ní ìkórìtà kò yé mi mọ́. Àánú mú mi jáde, Olúwa. Àánú mú mi jáde.
3: Àánú mú mi jáde.
4: Ní ìkórìtà kò yé mi mọ́. Àánú mú mi jáde, Olúwa. Àánú mú mi jáde. Àánú mú mi jáde. Àánú mú mi jáde. Àánú mú mi jáde. Àánú mú mi jáde.
2: Jésù Olúwa wa,
4: amen.
2: Bó bá ti darapọ̀, àdúrà tí máa kọ́kọ́ pé yóò gbúdọ̀ mísì ẹ̀ jọ mo fi Olódùmarè bẹ̀ níbikíbi tó bá wà. Ìwọ dá àdúrà alẹ́ òní wò kó wá ohun tí Olúwa máa ṣe. Nọ́mbà 2 mo fẹ́ kó gbọ́n sókè. Gbogbo ogun tó máa ń fi ẹ̀gàn sí orúkọ àwọn ọmọ ìran mi, ẹ wọlẹ̀. Bó bá ti ní orúkọ àfi kẹ́gàn kan tẹ̀lé, wọ́n ní ó ti wà lé ọkọ tipẹ́ kò lóyún, ó wà lé ọkọ kò láṣeyọrí, ó ti fẹ́yàwó tipẹ́, ó sàmà ní ẹ̀gàn kan ṣá tó máa pa orúkọ yẹn rìn. Ẹ̀yin ogun tó máa ń fi ẹ̀gàn bá orúkọ àwọn ọmọ ìran mi rìn ninu aye mi ewo le o ya gbo soke ko gbadura
4: oruko jesu oruko jesu oruko jesu
3: eni mi
4: gbo gba yogun
2: ba na de o ko to ma fi eko ba wu pa o le lo mere
4: lori ewo le la pelu oruko jesu ewo le lo la sori me ewo le lo oruko jesu ewo le lo
2: o ya ko ya lo ba le ko ti jesu ewo le lo
4: oruko na se ewo le lo o si jesu ewo le lo o ya ewo le lo oruko jesu ewo le lo ba se ewo le lo oruko jesu ewo le lo oruko jesu ewo le lo
2: Iṣẹ́ ìyanu ti Olúwa ń ṣe lórí òkè yóò kọjá ọgbọ́n yìí àwa tá ń sọ̀rọ̀. Torí kìí ṣe àwa ló ń ṣe bí kò ṣe Jésù. Ó gbọ́ iṣẹ́ ara tí Ọlọ́run ṣe nínú mọ́ǹtù tó ń pè ní kàlẹ́ndà. Kàlẹ́ndà ni o.
4: Jésù
2: agbára àwẹ̀ àdúrà ó ti wọnú ẹ̀ lọ
4: ó ti di májẹ̀mú sá
2: ó
4: ló dì má rè
2: Jésù ìbàlà Jésù oníṣẹ́ ló ń ṣiṣẹ́
4: fún ẹ̀
2: sáré porúkọ Jésù kò gbàdúà ẹ̀sìn tó máa ń bá ọjọ́ orí àwọn ọmọ ìran mi dàgbà ó yá lórúkọ Jésù látorí mi wọlẹ̀ ó yá kí lòdú ó ṣe.
4: Orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù
2: ẹ̀mí
4: mímọ́
2: ẹ̀sọ́tọ̀
4: ẹ̀sìn
2: Oya wọlẹ lọ èyí tí ó sì tí wọ́n kìbọ́ lára nítorí pé kò rí tọ̀tọ̀ dédé fòyọ nítorí pé wọ́n gbé kàlẹ́ndà síbẹ̀ kàlẹ́ndà ti ṣe mọ́ǹtù àwòrán wa kọ́ ló wà Jésù ti sọ ó ti pera ẹ̀ wọnú kàlẹ́ndà yẹn Jésù ló wá ń gba ọwọ́ kàlẹ́ndà yẹn ṣiṣẹ́ iṣẹ́ àwa àwa ó lò wá ní ṣùgbọ́n ló níṣẹ́ sáré gbàdúrà oorun ogun tí máa ń lé olóore sá lára mi ẹ pòórá ẹ ṣe kí ni
4: ẹ pòórá
2: ẹ pọ̀ sókè kó
4: gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ẹ̀mí ni mo
2: oorun ogun
4: wà mí
2: tòun tó ní olóore jùlọ
4: lórúkọ Jésù
2: ó yẹ pòórá lára
4: ó yẹ pòórá ó yẹ pòórá ó yẹ pòórá.
2: Sáré gbọ́ ẹ̀rí yìí láàrin ìṣẹ́jú díẹ̀ lẹ́yìn tó bá gbọ́ ẹ̀rí yìí tán jẹ́ ká kọjá sínú àdúrà.
0: Praise the Lord.
5: Hallelujah.
0: Praise the Lord.
5: Hallelujah.
0: Orúkọ mi ni Mrs. Aliu, mo jẹ́ mẹ́mbà headquarter. So ọpẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí bàbá mi torí pé láti bí ọdún méjì sẹ́yìn wọ́n ti sick wọn ò kí ń lè tọ̀ ìtọ́ máa dì sí inú wọn a ṣe wàhálà títí a náwó títí ọmọ wa ń lo hose láti fi tọ̀ ìgbà tó wọ́n tó stage kan mọ́ rí pé bàbá yẹn ń ronú kí ló ṣe yín wọ́n ní nǹkan tó ń ṣe àwọn ẹ̀ wọ́n ló ti sú àwọn mo wá pè wọ́n mo wá ní ẹgbà kàlẹ́ndà ìmúra kàlẹ́ndà 2026 mo ní mo mọ̀ pé múslímù ni yín o ẹ lè ṣe kẹ má kírun but kàlẹ́ndà ẹ fi kọ́ sí ilé yín tẹ bá ti jí láàárọ̀ ẹ gbọ́wọ́lé nǹkan tẹ bá fẹ́ ẹ kàn máa sọ sínú kàlẹ́ndà yẹn pé olúwa nǹkan báyìí ni mo fẹ́ mo níṣẹ́ rí màmá méjèèjì àti bàbá yìí ẹ gbọ́wọ́ sí ojú wọn ẹ máa fi béèrè nǹkan tẹ bá fẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n mo dúpẹ́ ni láìròtẹ́lẹ̀ ni kinní yẹn yọ òsì yẹn wọ́n máa ń yọ wọ́n máa bá wọn yọ òsì yẹn ni 15 days wọ́n máa ń change òsì yẹn fún wọn tó dẹ̀ máa ń fún wọn ní oògùn but lójijì wọ́n kàn nótìsì pé òsì yẹn yọ fúnra rẹ̀ kò dẹ̀ kí máa ń yọ fúnra rẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n wá padà lọ bá dókítà yẹn pé dókítà òsì yìí máa jáde dókítà yẹn wá ní ṣé ó yọ ẹ̀jẹ̀ wọ́n ní kò yọ anything kí ló ṣe yín wọ́n ní nǹkan kan ò ṣe àwọn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti ìgbà yẹn pé láti pàṣẹ kàlẹ́ndà tó fi ń gbàdúrà títí di sin wọn ìtí ìpadà kí òsì yẹn padà fún bàbá ìṣòro lọ́wọ́ Ọlọ́run má jẹ̀mú àpótí.
2: Ẹ̀rí yẹn ló ti gbáyé o.
4: Yẹ́sà.
2: Ohun tó mi ò fẹ́ ìdíwọ́ kan tàbí ìdènà kan fún ẹ lọ́la. ohun kan to ba be di olowo mu ko loju ona iwo na jo iwo olola ko wa wo bi awon eniyan se njeri awa ko lo ni se mo tun tun so le
4: sa
2: jesu lo ngba ise se to ba tu sare gbo eleyi na ko ba le mo omo bini ti kini da beti si ti wa ni are fun odun pipe o lo pada se test leyin testimony leyin oro ase to jade sinu aye da beti si de pora so leyin eyi to ba ti wa gbo eri tan 30 manje ki kankan di olowo gbera so ko pade wa ni number 13 salamia medicine sele aparadija o ba ti desele gbo kada church baba kan ti oke lo lo wa bu ede be oluwa ti be ti agbara re be eri ti e na ni fu eru o
6: oruko temi ni bosede olani lati ola moda so lati ge oro yen kuru ni ijejo daddy fin ye mi ni pe kin lo se test pe ma mu ope wa mo de dupe pe ngba mi se test ri kin re rin bo sugbon ngba ti ma lo se test yen mo ri pe ah mo yi ra ni waju nurse yen bayi pe ah so ije ope mi ni mo si mo pe bo lati fi mo ore han pe olorun wa lori oke
2: pe wa sori number to ma gbo si sikakia and program yen de ma bere ni ago mejo geregi aro a ma pari ni 11:30 to ba fe mu number tete de o awon to ma mu number ti mandi lati 6
4: yes sir
2: 6:30
4: yes sir
2: number ti to a dara fun eloruko jesu
3: amen
2: aje kan to wa yo ni begbe fowo de
3: amen
2: to follow loki o
3: hallelujah
2: ba mi pe mi sori number yi lale yi mo so fun yi pe ogun eniyan ma sare da won lohun 09077090203 09077090203 0916185 6815 Gba lekan si 09161856815 Eh one bi je wa tu adua yi gba Oluwa ni ki sare gba adua meji kan fun yin Ha ma ko tu number ya fo ya ka dun na dalia ka tun dalia ba Gba mi mo pa ni ase ikoru ojo ori ko pora ninu aye
3: o no
2: aso egan ti aye fi ahawo fun ina bodanu
3: lo
2: papa edidi to di ogun aye re ko tun danu lo
3: amen
2: ogbo follow loki
3: o
2: jesus oluwa wa
3: amen amen
2: eyin ogun eniyan sare pe si ori number ti yini asale yi kasare lu ase woli lati gbadua fun yi bo tin pe adara fun o
3: amen
2: wa si ran nugo
3: amen
2: ti o wa ni soro se
3: amen
2: o ko fala loki o
3: hallelujah
2: jesus oluwa wa
3: amen amen amen jesus name
7: mo dupa oluwa o wipe mo ni ola ti ma saba
1: Iwo yo si wo ipo re won ki yo si simo ni Oluwa wi ki lawon ohun to nda o laamu ki lawon ohun to so aye re degere mi ti ti fe Oluwa o fi se ninu igbese aye re gbogbo e patani ko wa konu adura mo ni bi eto alagbara ti Oluwa tin je wa ara re ti won pe ni pora disappear ninu ijo great intercessory prayer ministry gbogbo ojo e ti friday ninu adura eto pora disappear ma nso keu leka ijo won to wa ni number 7 Olugbede street ore lope bus stop Gbeda Leko laago mejo aro si meji la osan be ni si ojo Aiku Sunday yo ma waye ni gbogbo ojo Sunday laago mefa bo si mewa owuro leka ile ijosan yi kan na gbogbo ojo ru won ize le so ma kan jogbon ti ogun igbesi aye ire yo si dohun awati ni bi eto opora to ma waye lolu ile ijosin won to wa ni number 13 Salami Ahmed Street Aparadija off your eye be Lorin Street Itele Ota Ipinle Ogun laago mejo si meji la osan isin ojo Aiku Sunday Yo ma waye lolu ijo yi kan na ni gbogbo ojo Sunday laago mejo aro si meji la osan Prophet Olusola Emmanuel Opaleye si gbogbo eniyan mo si akan ti oke Oluwa yo ma lo fun se iranse yi lati gba adura tabi itoni sona e pe 0916185 6815 tabi 0907709 0203 Jesu nreti re o
8: From Lagos, this is
9: Jordan. 105.5 FM.
10: This is Jordan 105.5.
11: Station with a voice for untrue.

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọládẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlí wákàtí ìgbédìde wòlí peter bí ọládẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: Ọwọ́ ìgbédìde fẹ́ kan gbogbo ènìyàn kìíṣẹ́ agbára.
0: Ẹ̀yin ọmọ ọlọ́run ọ̀yá nínú ìjọ Christ Ambassador Prime Ministry Incorporated ọlọ́run nínú ayé wòlíì Peter bí ọládẹjọ glorious child tó máa rìnrìn agbára lọ́sẹ̀ yìí o nínú àwọn ìpàdé májẹ̀mú gbogbo yẹn gbogbo ọjọ́ Thursday mẹ́sàn-án òwúrọ̀ àti mẹ́fà ìrọ̀lẹ́ ìpàdé májẹ̀mú yẹn ìgbédìde ọ̀pọ̀.

0: gbogbo àmì tán fi ṣe ọ́ tí rẹ̀ ńlá fi ń fọ ẹ̀ kọjá kò la iná àmì ayé kò jábọ̀ lẹ̀ ṣerere ẹ gbàdúrà karùn-ún àwọn agbára tó jókòó lé opportunity
1: power
0: daniel tẹ̀yìn rẹ̀ láti verse 12 balógun pàṣẹ ó di ẹ̀rí
1: daniel
0: àfìgbà tí michael rọjà
1: ọ̀gá
0: ó nídi kí wọ́n sí wọn nídi
1: àwọn
0: tó jókòó lé àǹfààní ayé ẹ̀yìn tẹ́ jókòó lé
1: opportunity
0: ayé
1: ẹ̀yìn
0: tẹ́ jókòó lé ogo
1: mi mo
0: ṣe yín nídi mo gbà ẹ̀tọ́ mi
1: oyè
0: bàbá
1: ọmọ ẹ̀yìn
0: tó jókòó lé àǹfààní ayé mi.

0: olúwa gbogbo ayé tẹ ẹrọ lóore rí àbá yìí tó lóore òkè ńpa lọwọ láti òní lọ ẹ pàdé olóore àwọn tí wọn ní agbára àti ìrànlọwọ ayé ẹ tó ti kú olójú kan lọ pàdé wọn sórí gbogbo ẹni tó bá ń bẹ nínú ogun ni wọn ní tí wọn ṣe
1: fáńpẹ
0: ní solution
1: God's solution
0: ìní gbogbo ìpàdé ìfijẹ solution
1: yà wọ
0: ẹrọ ọmọkùnrin ẹ olúwa sọ lọjọ yẹn
1: the Lord said that
0: day bánà tata sórí ọta
1: ó
0: ní wòlíì
1: prophet
0: ẹṣi
1: sùn
0: sórí ẹ
1: ní
0: kí gbogbo ẹ tó bá ń wọmọ kọ sùn sórí ẹ àwọn tó bímọ nípàdé yẹn
1: kì
0: í ṣe 100 lọ́lọ́ ń dá lò lọ́jọ́ yẹn torí tí ó da yẹ́rù ni pé àwọn èèyàn dá wòlíì
1: mọ̀
0: àwọn tó wà ní ọ́fíìsì àwọn pásítọ̀ wọ́n ti ń claim láti jẹ́
1: wòlíì
0: ojúlówó wòlíì
1: ìdarí
0: ni lọ bèrè àwọn tó gbọ́ òróró ní sunday nǹkan ti ń ṣẹlẹ̀
1: báyìí
0: àwọn ẹ̀rí kan ò ṣe gbẹ́mí ẹ̀yìn ará
1: Abuja
0: on the 16th
1: saturday
0: 17th sunday àti 18th ní ìpàdé wa
1: aago
0: mẹ́sàn-án lẹ́nà
1: ni
0: lójúmọ́ lèmi ṣe sọ from one state to another mo gbàdúrà fún
1: ọ
0: wà dìde sórí láti borí ogun tí ìjẹ́ yòó ní break
1: to overcome battle that prevent the
0: battle o gbọ́dọ̀ mọ́ de pẹpẹ irúbọ
1: you must go to the altar of sacrifice
0: àṣírí ni mo sọ fún ẹ
1: give me a secret
0: tẹ̀yìn bá fẹ́ dìde
1: if you want to be lifted
0: ìfifúnni máa jẹ́ iṣẹ́ ojoojúmọ́.
2: The Cast Show and today.
3: Hey everybody, this is the sweet and it's about to get all funky today.
1: Living will be a daily task.
0: Bíbélì ni ẹ máa ra ìgbà padà.
1: Bábí sẹ́ni Jimmy Jita.
0: Sori gbogbo make sure pé
1: you give to the mountain of God.
0: Ẹyin tẹ̀ ń dá owó cement.
1: You give me money for cement.
0: Ẹyin kan jẹ́jẹ́ lórí òkè.
1: Some people make fans for
0: it. Ẹ ò tí ṣe.
1: You are just origin.
0: Ẹyin kan ò tí sàndá mẹ́wàá
1: yín. Some people pay their
0: rent. Látọjọ́ Sunday.
1: Since Sunday.
0: Sẹ́ni gbogbo ẹ tó wá gbọ́ mi lẹ́nu.
1: How to save me today?
0: Ẹ lọ lo Psalm 121.
1: Èmi
0: ó gbójú mi sórí òkè wọn ipò ní ìrànlọ́wọ́ yóò ti wá ẹ lo Psalm 126 ẹ lo Psalm
1: 20
0: èyàn ò kí ń lo Psalm 3
1: kó
0: mọ́ dìde láyé
1: ẹ
0: sà wá fi ẹbọ tì í mọ́rú ẹbọ wọn gbọ́dọ̀ dènà breakthrough
1: mímọ́
0: mo gbàdúrà you will not be delayed
1: again
0: you will succeed wàá ṣàṣeyọrí gbogbo ìrìn àjò wa láàárọ̀ ó di fagba ní ló ń lo
1: bus
0: ẹ̀yin ará Abẹ́òkúta mo máa dọ́dọ̀ yín lọ́la laago mẹ́sàn-án
1: rọ
0: ní ọ̀pákó
1: àdìgbẹ́
0: ó ti tọ́dún kan tí mo débẹ̀ yẹn
1: lá
0: bọ̀ àwọn ìjọ yẹn dúró dáadáa
1: gbogbo
0: àwọn ará Abẹ́òkúta fi
1: ẹ̀ wá
0: a gbọ́dọ̀ mọ́ fún yín ní ọ̀ìlì
1: tí mi
0: gbọ́dọ̀ mọ́ wà gbọ́wọ́lé
1: yín
0: so ti má ti kúrò ẹ̀yin ará Ìbàdàn ìpàdé àárọ̀ kan lẹ máa ṣe lọ́la aago kan ọ̀sán gbogbo ìyá ti dé bẹ títí aago mẹta sí mẹrin àwọ ti dé 2 hours ni máa lò
1: máa
0: fẹsẹ̀ ondo state ẹ ti rà ánú gbà ẹja ló pẹpẹ irúgbà
1: o
0: gbogbo ọmọ ológun pátá
1: pásítọ
0: ẹ farabalẹ fún ọ ní account.
1: The account detail unity bank 00 32 39 37 01 again unity bank 00 32 39 37 01 freedom apostolic revival international ministry is the name of the account or you can use our echo bank account is 097 000 3215 again echo bank account 097 000 3215 Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Ìgbọràn sàn jẹ bọ́
1: irú. Obedience is not a sacrifice.
0: Wọ́n ní dẹ́dú ọmọ.
1: Gbẹ̀rẹ̀
0: ńlẹ̀.
1: Leave home.
0: Pàdé mi lẹ́kọ̀ọ́.
1: Meet me in Lagos.
0: Láàárọ̀ yìí.
1: This morning.
0: Mo ti wà nílùú.
1: I'm already
0: there. Láti òru àná.
1: Since last night.
0: Láti ṣe pàdé kòrò. Yóò da fún ẹ o. Ó rògo lò.
1: Wọ́n
0: gbàgbé o. O ní ní Tuesday kẹta.
1: This will be the third Tuesday.
0: Nínú méje tá à ń ṣe lọ. Ìsọjí agbára ni.
1: Great power.
0: Today. Oni. We are facing anti-breakthrough and anti-testimony spirit.
1: À ń ṣe lò. Ìsáwọn ẹ̀mí tí ó fàyè gbà ẹ̀rí wa.
0: Complete program.
1: O di.